0: tọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n màsìkò tó yẹ kí wọ́n ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
1: Mbogbo ti gbowo lori bayi. E de gbeta naira, 500 naira. Ko ka nkan kan lati ra ma.
2: Baba lo so be fun e ore wa.
3: Emi ma ti jọba.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbọ́ tán ó ṣá gbogbo ènìyàn mú kewé w

0: O le ta pẹlu code e lori Splash FM *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Be lo si tun le ta lori website www.cash.ng. Eyin eniyan mi, e ma duro e ma ro se. Akoko yin ni lati cash e.
1: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
3: Ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Lágelú Lágelú 96.7 FM lélẹ́yìí òkè gájò òkè ilé tó kalẹ̀ sínú ọgbàlérò fún Báláwọlá gbégbé fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Jẹ́ ká má lè tò. Ìròyìn eré ìdárayá ilé tó tùsùn gbọ̀ngàn kan sí. Ẹ wò wá Facebook Lágelú 96.7 FM àbí ní TikTok àti Tìjáde Olóko Dáná Sport Actor. Bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Fòsíà asọ́lẹ̀kẹ́ vádì tó lóhun ò lọ kòlòkòlò mọ́ ń chílé o. Wọ́n ní rs bakenel ló fẹ́ lọ ní orílẹ̀-èdè morocco báyìí. Kí nìdí? òun náà ni pé wọ́n ní òfin wọ́n ń bẹ̀ yẹn kò gbàyè kò fàáyè fún anybody láti lo nickname. O lè lo fòsíà yẹn nickname ẹ ni. Kò sáàyè pé pàápàá jùlọ lórílẹ̀-èdè Brazil. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil orúkọ tá ń pè wọ́n yẹn gangan kọ́ ni original name wọn nickname ni ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ o. Olóko tó ní kálukú ń jẹ́ gangan tiẹ̀. Ṣùgbọ́n lórílẹ̀-èdè Chile kò sáàyè fún yẹn ò lè kọ nickname sẹ́yìn àsọ ò lè jẹ. Ó mú kan nù confam name tó bá ń jẹ́ gangan ni. Tàbá sì ní ká wo ọkọ tiẹ̀ Josima Oze Evora Dias. Òun ló kọ ẹ̀ wọ́n ní kánú àwọn ọkọ̀ yìí ni ó mú kò ní jẹ́ fòsíà ìdí nìyẹn tó ṣe lóhun ò lọ orílẹ̀-èdè ti Chile mọ́ pé òun ò amúnígbọ̀n jẹ́ fòsíà tó ti blow tán yányán ó lè yẹ followers tó ń gbé lọ World Cup. Ìgbà tóun dé láti World Cup òun ti ń wọ bóyá bíi 30 million àbí èlò ló ti ní nìsín ẹni tí ó pé in tó gbé lọ World Cup gùn wọ 1 million. Ó wá gbé 30 million dé ó kọ tán fi mọ ẹ wá ní kó má kọ yun sẹyìn aṣọ ntòlóhun ò lọ́mọ bíi tóhun ò ti ní blow tí wọn ò ti pògo òun àwọn arógobògo jẹ. Láti bẹ̀yẹn ká sún ọwọ́ iwájú. Agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid tẹ́lẹ̀ tó gbá bọ́ọ̀lù fún Man U ọmọ Brazil. Bàbá ń sọ nípa Casemiro tí wọ́n ní Ronaldo number one. Ní tá a máa ń sọnu ibi abágbé la máa ń ṣe. Ibi téèyàn bá gbé lè yàn ṣe. Kò sọ ọ̀rẹ́ lọ títí kò sọ́ta lọ títí ọ̀tá ẹ̀ní. Ó lè dọ̀rẹ́ bódọ̀là. Ọ̀rẹ́ ẹ̀ní. Ó lè dọ̀tá bódọ̀là. Nígbà tí Casemiro dénú pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Miami. Tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò pé alayé kí ilẹ̀ wá ṣe ń bì. Torí Casemiro ni agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹtàlélógún tí ó gbá bọ́ọ̀lù pẹ̀lú Cristiano Ronaldo. Tí ó tún gbá bọ́ọ̀lù pẹ̀lú Lionel Messi ní club side o. ẹ̀mí o le jẹ́ pé Messi club side ló ti gbá bọ́ọ̀lù pẹ̀lú Messi kó jẹ́ national teammate ti Cristiano Ronaldo. Ẹ̀mí le jẹ́ pé club side ló ti gbá bọ́ọ̀lù pẹ̀lú Ronaldo kó jẹ́ national teammate ti Lionel Messi. Bàbá tó wọnú ara wọn báyẹn Casemiro ni ó jẹ́ 23rd player tí ó mọ gbá bọ́ọ̀lù pẹ̀lú Ronaldo àti Messi. Kí lẹ wá ṣe ń bí yìí? Ó ní mọ̀jágbó ò sí ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ló fẹ́ kó ń darapọ̀ máwọn ohun tó sì ṣetán láti san tó ju Inter Miami lọ. Ṣùgbọ́n torí Messi mede yìí o, torí Lionel Messi me wá bí yìí pé òun mọ̀ pé ajagun ta ajagun tí máa borí ogun ni Messi wínà ni. Òun náà wíní ti Mùsùlùmí lòun náà fẹ́ torí Messi lòun ṣe wá bí torí Messi torí Ọlọ́run lòun ṣe wá bí o. Bẹ́ẹ̀ ilẹ̀ nítorí Messi ní ìsìn kí ló dé tẹ̀ tún wá nítorí Ọlọ́run lẹ ṣe débí. Ó ní òun ò complete ẹ̀ ni torí God of football, torí God of football Ọlọ́run football ló mọ̀ òun débí ìyẹn Messi. Ká ní Messi ò gbá bọ́ọ̀lù ń bì òun ò lẹ̀ torí Messi mi wá bí o. Ìyẹn tó dáhùn tó fi dáhùn oníròyìn lóhùn ń gbà wọ́n bí léèrè pé a gbọ́ pé ikọ̀ báyìí ní Saudi wọ́n fẹ́ fún yín léye báyìí ẹkọ̀ ẹ wá ń gbéye báyìí bí Messi ló jẹ́ wá gbéye báyìí bí o láìsí Messi Messi ló gbé mi wá bí ìyẹn tí Casemiro sọnù. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ká tó wọbẹ̀ yẹn lórílẹ̀‐èdè France. So ti yín ká ṣe *347 *100 for *2#. Ìdè yín ká ṣe ẹnu nípa yí koto lọ́sàn-án èyí tẹ́ẹ̀fì gbẹnu sówó ká ṣe ẹ̀. Rí sí Ọlọ́run àwa máa rí dìí. Odò ńlá kan ni wọ́n sọ lórí mò ń máwò rán bí i ó ṣùkùṣùkù bí ọ̀sẹ̀ láìsẹni tó dọ́sẹ̀ sí ẹ̀. Wá jẹ́ bí apá àbí kan wọ́n lè ní àwọn ìkànnì kinní kan àṣẹ Ọlọ́run ni. Àyálà gan wò pé kò sẹ́ni tó mọ̀ da sọ́ọ̀fù sójú ẹ̀. Dá mọ́ pé kinní ọ̀hún lágboolé ọ̀dọ̀ wa ń gbà náà nu máa ra sọ́ọ̀fù àgolo méjì. Kinní sọ́ọ̀fù. Wọ́n kéde àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́wàá tí ń san owó jù fún àwọn agbábọ́ọ̀lù wọn jákèjádò lè àgbáláyé. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́wàá tí ń san owó jù fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Ipò kelo ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Ipò kelo wọn wà. Ipò kelo Liverpool wà. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ látorí ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá jákèjádò lè àgbáláyé. $259 million o ni wọ́n san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún. Ikọ̀ ti Liverpool ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án $274 million o ni wọ́n san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ní bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ $290 million ni wọ́n san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ló wà ní ipò ẹlẹ́ẹ̀keje pẹ̀lú $302 million. 302 òun náà fi wà ń bẹ̀. Barcelona ò sanwó tó ikọ̀ ti Arsenal. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà pẹ̀lú $314 million. Òun náà fi wà ń pò ẹlẹ́ẹ̀kẹfà. Bayern Munich ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún $345 million ni wọ́n san lọ́dún. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester City òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin $399 million òun ni wọ́n san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún. Àlìláàlì ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta lórílẹ̀‐èdè Saudi Arabia $471 million òun náà san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún. Bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid kì í ṣe Atlético ikọ̀ ti Real Madrid ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì $476 million òun ni wọ́n san fún àwọn agbábọ́ọ̀lù wọn lọ́dún. Ikọ̀ ti Al Nassr ikọ̀ ti Cristiano Ronaldo òun ló wà ní ipò alákọ̀ọ́kọ́ o pẹ̀lú $487 million. Michael King ọ̀rẹ́ mi dáadáa ọmọ Yemi àjọ ṣèwé àjọ dàgbà lákùrọ̀ lọ́dọ̀ wa lọ́hùn ni ìyẹn bí a sí ta ti dàgbà nu. Lágbára Ọlọ́run àkùrọ̀ ò ní bàjẹ́. Àsánlé ọmọ tó sọ lé nù àpò ìyà ló so kọ́ gbogbà là ń wọnú àdúgbò. Bó ti jẹ́nu ẹ mọ́ jiyàn sí mọ́ o ẹ ń bèrè pé máa yò sí top 10 mẹ́wàá wọn gbé jáde máa yò sí top 10 bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. àti sọmọ bí a ti yí kò tó ti ká àṣẹ o *347*1004*2#. Ǹjẹ́ ìgbẹ́nu sí káàṣì ẹ̀nu a ní pẹ́ yí kòtò. Dusan Lahovic agbábọ́ọ̀lù ikọ̀ ti Juventus. Ó ti sọ fáwọn alákòóso kan Barcelona pé ẹjọ́ nítorí ọlọ́run mo fẹ́ wá sọ́dọ̀ yín. Owó tí mò ń gbà nu pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Juventus ká nìyẹn lẹ̀ nílé san mo ṣetán láti dínkù. Àlí mo fẹ́ gbá bọ́ọ̀lù nù kan ti Barcelona sẹ́. Torí pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Besiktas lórílẹ̀-èdè Turkey. Àwọn ni wọ́n ranjú mọ́ Dusan Lahovic pé mọ́ ọbọ̀ Lahovic wá ń dá wọn lóhùn pé ẹni sùúrù náà Barcelona gẹ́gẹ́gẹ́gẹ́ lòun najú mú. Òun fẹ́ najú mú Barcelona tí Barcelona bá ti nítọ̀ àwọn ò nílò òun o. Ìgbà náà lòun ò wá sọ́dọ̀ yín gbọ́ mi dáadáa. Rovac Babi Saloon official baba ikọ̀ jẹ́ kẹ́mọ̀nù nínú fẹ́lẹ́lẹ́ ń bí yìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG wọ́n láwọn ṣetán o pé Ferran Torres etí rẹ̀ mélòó. Èló ni Barcelona fẹ́ mọ́ fún ọ. Èló ni Barcelona fẹ́ mọ́ fún ọ ní àdéhùn tuntun tán fẹ́ fún ọ. Kìí ṣe tó ń gbà tẹ́lẹ̀ là ń sọ o. Èló ni Barcelona fẹ́ mọ́ fún ọ torí ṣe Ferran Torres báyìí. Ọdún 2027 ni ó tẹnubodò. Ọdún tí ń bọ̀ òní ó tẹnubodò. Ikọ̀ PSG níṣẹ́ àwọn nílò agbábọ́ọ̀lù inú oko àwọn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ìta àkọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé wọ́n ní 50 million euro làwọn fẹ́ ta. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona nígbà tó yáná tún ní àwọn fẹ́ fẹ́ ṣẹ́ rẹ̀ lójú ni. Àwọn ò ta mọ́. Àwọn fẹ́ fẹṣẹ́ ẹ̀ lójú ṣùgbọ́n láti jẹ́ pé kó lè yí ìpinnu rẹ̀ padà pé òun ò fẹṣẹ́ ẹ̀hún lójú nù kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG àwọn wá ń sọ fún pé àlàyé iye tí Barcelona bá fẹ́ fún ọ jáde ó sọ fún wa a ṣe àfikún tó ju bẹ́ẹ̀ lọ a san fún ọ kó o sì mọ́ bọ̀ lọ́dọ̀ wa kó o mọ́ bọ̀ lọ́dọ̀ wa ni ọ̀dọ̀ wa ni o wá o. Àwọn igun ti Vinicius Junior wọn ti tako ìròyìn kan tó ti jáde látànà pé Vinicius Junior ti gba personal terms pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Torí lánàá kì í bínú kinní kan ni màá fà á. Madrid bínú tán lórí Vinicius Junior o. Wọ́n ní àlàyé etí rẹ̀ mélòó. Àníṣẹ́ iye tá a sọ fún ọpá afẹ́ san yẹn la lè san a lè fi wá euro kun kó o láti rẹ̀ kó o gbọ́. Iye tó fẹ́ mọ̀ gbà gan a lè san fún ọ ìwọ́ tún wá sọ pé ó gba signing bonus kò sí yẹn o kò sí tí ń jẹ́ signing bonus yìí o. Nínú ẹlẹ́ẹ̀kejì iye tó fẹ́ mọ̀ gbà a lè san tó bá ti lè gba iye tá a fẹ́ mọ̀ fún ọ ìwọ́ àti Kylian Mbappe ẹ lè gbéye kan náà o. Tó bá ti lè gbéye tá a fẹ́ mọ̀ fún ọ a ta ọ mọ́ sì ní lọ́kàn yìí pé bóyá a pè ọ padà àbí agbẹnusọ rẹ pé ó dáa náà ẹ máa tètè bọ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o a ta ọ ni o a lè san. Tó bá fọkàn sí pé Madrid ẹ mọ̀ pé bíyàn bá fẹ́ rajà ńgbà míì tán bá ní 1000 ni bíyàn bá ní jálẹ̀ tán bá ní 800 ó bá ní 600 ló san àbí 450 ìyẹn máa ń lo scope kan ó kọ́ lọ́nà pé jẹun bóyá wọ́n pè mí padà jẹun ń gbò bá rìn láti bí sì di odò lọ́sẹ̀ wá padà kí ó dáa náà ṣe ń san 750 scope ní gbogbo ẹ̀ pé a wà ní padà wá o. Ní ti Madrid sọ fún Vinicius Junior nìyẹn tó bá ti lè gbé iye tá a fẹ́ mọ̀ fún ọ a tà ọ́ tètè yá sọ fún wa tó bá ti ní gbà o a tà ọ́ agbábọ́ ife ẹ̀yẹ wo ló fẹ́ gbà fún Madrid táwọn ò tí ì gbà o ló sọ àwọn di nǹkan kan àwọn làwọn sọ di nǹkan o. Àwọn tí a ní TikTok àlàyé tí a ẹni ọlọ́run mọ̀ gbogbo Chicago ní Illinois bàbá kò ní bàjẹ́ lógun ọlọ́run ìjọba àtàlò Ala Madrid àwọn tí a nu bàbá àgbàlagbà ọ̀gbẹ́ni Raúl owó tútù ìjọba àtàlò nu kò ní gbóná lógun ọlọ́run àwọn tí a Facebook Akíntọ̀mídé Ayọ̀bámi Ige Kẹ́hìndé Amos ọmọkùnmi Sọlá Matthew Olúṣẹ́gun Adésínà Afiz Ọmọtayọ̀ láti Joyce B Samuel Adébáyọ̀ Ali Haji White Abdulrazak Sanusi Adébáyọ̀ òun náà bẹ́ẹ̀ Abiodun Oyelade, King of Gentle Boys. Godwin Clemens. Habib Fasasi, ona mbe Facebook. Charles Luanga na Abdul Kabir Abdullahi ona mbe Facebook. An ya pa Facebook atun bo pada. E ja loju oja. E a loju oja nisin. A loju oja nisin. Sugban ka to loju oja. Ajo FA. Ajo ti se amojuto bolu alafese gba nile Gẹ̀ẹ́sì won tutu fe kan ofin tutu ma ofin tin be nle mo pon ti ko awon ofin kan jade bi omojo mejo laipe yi papa julo lori tasole asole o tasole ba fake injury bayi ti fisi o ba fi le wo feed wa toju e ton ba toju e to dide nle tan ti agbe asole yen to game ba ti continue bayi ikanu awon agba bolu iko yen yo jade sita fun odidi iseju kan iyan le awin la nje lenu lowo bayi in ta tun wa gbo bayi ni pe kini a loju oja won ti ijiya kan be nle fe nba wo iwa ida kan ninu dije league le Gẹ̀ẹ́sì won ti wa se afikun ijiya yen bayi pe wo to ba se iru nti o da yen tan ma nje ya keke si tele iya nla lo je bayi o kini ohun se ti yin ka se *347 *1004 *2#. Ntefi yin ka se enu. Ah ni pe de eja tete locality ti de ba bade ka wa te waju e ku kale.
4: Ti ya o sinu ipade adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mẹfa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọrun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideon Tanimo owo esupofo elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Bethel mashallah iwa o
5: Yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
6: eto igbeyawo laye
7: ejowo eduro na jare
8: ki lo sele
7: ki won to so wapo njo ranti ko seleri television fun mi fridge nkan ero fosho ise ile wa ma fowo fosho nle ni 2026
5: ni tuto
7: ka sa so pe o ti rawon abi
5: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon nkan ile kan so ni bi ti cdk e wa
8: e won lo tun je cdk e bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati bebe lo
7: ka kuku wa gba pe gbogbo awon nkan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
5: lati osu to koja ni mo ti rawon
7: o lu se agun kan e so wapo
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sọ́díẹ̀díẹ̀, bẹ́ẹ̀
11: Javis PR Eye Care Foundation ló ń lọ gun tata. Wípé ti yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ̀ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ ibi tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
12: 0701015225
13: ojúlọ bara
14: òní dín dúró mọ́ wa lágbárí.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Assalamu alaikum fun gbogbo muslimi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa so pin ni ogunjo osu kesan odun 2026 pelu nkan damba suno Hajj Umrah service won kun ti se eto umura olosu osu umura December umura Ramadan 2027 ni san die die ile se nkan damba suno Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa siara ofe onigbadegba pe baba ile ise mukaddam ba suno haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex oja bode nilu Ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam ba suno haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi.

0: kaabo pada latoju oja ikoni lagelu lagelu na 6.7 fm leleyi oke gado kele to kale sinu gbalewu fun bala o lagbegbe felele ni le ibadan je kan ma leto yeroyin ere daraja ile to dusu gbegbe nkan si e wo wa ni facebook lagelu na 6.7 fm ati ni tiktok ati sijani oloku dana sport actor ili e won tun ti lu chelsea o won tun ti lu chelsea o Chelsea won disappoint ton ti amo ti lu Chelsea ami ayo meji se yo kan precision won ti pari ifigabaga yen e je agbo awon ifigabaga mi ele to waye abele ti o tu lanfani ati waye leni ta wa bo sinu nti ajo efe nti won so ayala nbe nbi eh ayala bo la won ifigabaga
1: akudede wo ya tokun awon ifigabaga olore sore ile to lanfani ati waye ba le ba ku si amayo meta sodo lo fina RWSM amayo meji se yo kan ni to ti am lo fina Chelsea FC to ba tin dago meji labo Manchester City won ati Inter Milan bakan na to ba dago kan koja seju me dogun Brighton won ati Strasbourg ago meji osan Manchester United won ati Athletic Madrid to ba dago meta Cardiff City won ati AS Roma bakan na to ba dago marun role Real Madrid won ati Fiorentina ni to ba dago mefa bo role Stoke City won ati Valencia ni to ba dago meje asale oni Girona won ati egbe agbabolo Arsenal bi nko se lanfani ati jenu
0: bi nko se jenu eyin Chelsea e ku oju lona Olorun o la Chelsea logo Olorun Olorun to la Yusuf nu kanga o tun nu Olorun to la Yusuf Willina ve win kankan
2: ide je afcon you ma tesiwaju loni
0: figa baka Nigeria nu
2: tawo de to ba ti di ago mefa ni role Egypt won ati Malawi ni ago meso lasha le ride wa Nigeria wa ati Zambia ni bi nkan se je ni
0: bi nkan se je nu ajo efe ti je odi bi mo bayi pe ninu idije league le gesi atawon idije mi awon ti e ma bu agba bolu ni ebu eleya meya ati wo mo e mo orisirisi sign ni won mo nlo tele tele boya o fi esin buyan abo o fi awo buyan abo o fede buyan abi n to ni se pelu selu ifigabaga mefa ni ni isin won ti fe so di mewa eja wo nti eja wo igbese ti won gbe yi akudede wo ye ogbeni ayala
1: akudede wo ye atoko akudede ogboje gbogbo eyan ara le asiki yin pe ti te fi n gbo ni dede bi to ma di ana wole
0: ogbeni wili
2: akudede wo ye atoko akudede gbogbo eyan ara le eku opin se oni opolopo lase loke pe
0: eja wo igbese ti e fe yi ti won fe gbe yi kan buwo lu loku ko si gbinaya won ni oni wule ni sa ti n bo lo ba won fi kan wa te pe ton ba se won ni eja do de igba kan lese kese won fe yo ko gbinaya bayi en ba ti buyan lebu eleya meya yala o fenu so ni o o fowo juwe pe abore to ba ti fifi die mule pe eleya meya ni o ifigabaga mefa ni tele ni o padanu ni si won fe so di mewa se mewa yin o ti poju
1: atokun la podo temi emi faramo igbese yi tori eleyi ma se okun fa nto je pe awon to mo bu won ni to mo bu yan ni ebu eleya meya yin yo je ki won le sunra ki won le
0: mefa yin o to tele
1: koto koto igba won fi de
0: ba bi pade Chelsea
1: won ti de pada so sugbon en to ba se koko ninu team to ba se ru nkan ese yen to je pe team re o mo jwaju leyin ni òun náà mọ̀ pé kò yẹ kó òun ṣe ló nǹkan bẹ́ẹ̀ tán bá fún ní ìfigagbága mẹ́wàá yó ara rẹ̀ ara wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ràn tẹ́nìkan bá tiẹ̀ ti ṣe tó ti fi ara kápá òfin yẹn lẹ́ẹ̀kan yóò jẹ́ káwọn yòókù sunkì.
0: ọ̀gbẹ́ni wìlì
2: lápọ̀lọ̀ tèmi ìgbésẹ̀ gidi ni wọ́n fẹ́ gbé àmọ́ lọ́dọ̀ tèmi tábà wo ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ kòkòrò tó burú because for me ó yẹ kí ọdún mẹ́wàá tí wọ́n pè yẹn náà wá òkè but for me emily extend ẹ̀ pé kó bóyá kó wọ 15.
0: kó wọ 15
2: because tábà wọ ẹlẹ́yàmẹ̀yà nǹkan tó burú gidi ni is a thing pe o le
0: je ki
2: o le fa depression o le fa ki eyan ki eni efun ara ko lo fa nkan ni fun ara because abawo is a thing pe mo ti o pe is a thing pe ti o wa pe won tun le like salary won k ki won
0: iko lo le se beyen iko egbe agbapo
2: iko lo le se be
0: pe ti player won ba bi bo ya
2: me ya but awon to je fit ti won ba jo like ba iko so kan jo wa ni ori owo peke bayi ni ke se se o afi ofin yi mo yin ti a ba ti gbo ruko bye e gudo se be adagudo re proof
0: eja pe en to je ka si alakoko en je ka si alakoko number yen 081 lo bere number yi 1226 lo pari number yi ogo e tin play ka si e ti pe koja ka pe yin ke ma gbe phone a ma dun yin o Twelve twenty six. Ana koko ni nuno yi. Ogo iwo logo. Ana koko nu. Oba ni dunde le bayi. A tun pe lele keji. Baba fi le tun pe lele keji bayi to. Ti o ba ti gbe. Ko se ta fe se si o. A ti e ko pe second one ka to wa tun koto ti yi. Ogo ebi ti ako o ti ani ka yi ko to ki number jade ka pe number a lagbara abi sawa lo ba gbe nbi ogo to eja pe lekeji 1975 lo pari number yi 1975 081 lo bere number yen 1975 o ni o pari number yi leyin ati pe o na o ati pe number yen na o 081 o na mo tun pada mo ni a so le fun igbe agbabolu ti Manchester United Sani Lamens o ti pada o lohun ohun holiday ohun obudo lo fa gba ti se pe o ni first keeper to gbe rajele gbe ori ijoko lohun wa lopolopo vigabaga koja ko tun a lo se faaji koja faaji olohun ohun ti simi to bakan na Yuri Tillmans now o na ti resume training bayi ninu ke bi agbabolu ti Manchester United bi nkan se rinu number elekeji 081 lo bere number yen 1975 number yi o ti e dun kankan ti e debi ti eni ti o ni number debi ta so pe boyo gbe ni abi o gbe o boyo gbe ni abi o gbe o ko si wahala ko si n ta fe se si a tun koto number won yi ni e je a tun yi nipa ti Bruno Guimaraes n ti e idi ti ikọ egbe agbabọlu ti Newcastle United ti won se n bere fun owo to po lọwọ ikọ egbe agbabọlu Arsenal tẹlẹ ko to di pe adehun ti n be laarin Bruno Guimaraes ati ikọ ti Newcastle to rin Arsenal lọwọ kini adehun yen naa ni pe lọjọ kijọ ti ikọ ti Newcastle ba ti lọ Champions League owo ti n o gbe Bruno Guimaraes ko ni to iye ti Newcastle fẹ ta owo yen ko ni £20 million ti o ba ti lo Champions League iyen lo ran Arsenal lowo o iyen lo ran ta ni number yi o eto lo bere number yen n to ran Arsenal lowo niyen £77 million o ni gbogbo di iyen pari si Bruno Guimaraes on last now so ṣugbọn idi to jẹ ki ikọ ti Newcastle hello ekaasan ki lo ko yin bo le wa yi ti jani ologo dana lo
3: patton bi daniel loruko mi sir
0: lati agbegbe mo
3: sir alapako ni ogun si close to ogun makin
0: lagelo fm lati n pe yin igba o le ti pe kaasi e
3: o pe o
0: congratulations e ti jẹ 25,000 sir
3: Costo
0: ma ke wa ma pe yin se gbo sa.
3: E se mo dupe
0: sa. Eh ma pe yin bowo yin ami bowo yin se ma te yin lowo. ṣùgbọ́n tí ìbá ṣe di tí ìbá ṣe àdéhùn yẹn tó jọ wà láàrin wọn ìdí tí ikọ̀ ti Newcastle ṣe fẹ́ gbà tí wọ́n ṣe ń lu ọgbọ́n pé kò sàdéhùn yẹn láàrin àwọn àti Bruno Guimaraes ni pé ikọ̀ igi agbábọ́ọ̀lù ti lèyàn tó ta ọmọ fún Newcastle Bruno Guimaraes wọ́n gba 20% nínú owó tí ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Newcastle tán bá gbà lọ́wọ́ Arsenal ìdí nìyẹn tí ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Newcastle ṣe ń dá gbogbo ọgbọ́n pé táwọn bá ti ẹ̀ lè rí owó tó pọ̀ gbà lọ́wọ́ Arsenal 20% táwọn ń yọ fún ikọ̀ igi agbábọ́ọ̀lù ti lèyàn yóò ti ẹ̀ sì ku in tó wú dáadáa lápò àwọn láti fi gbé pléyà míì ìdí nìyẹn tó ṣe sọ 130-120 kíní kan £100 million ta ni nọ́mbà eléyìí 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 6853 ló parí nọ́mbà yìí 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 6853 ló parí nọ́mbà yìí nọ́mbà yìí ni ó mọ̀ dákẹ́ ló mọ̀ ni ó ti jáde o. Ẹ̀lú ẹ̀ka àsán ti jáde lóko dáná lóko mi láti lágbélú FM. Kí ló kọ yín bó lẹ́wà yìí?
3: Mo wà ní Apẹtẹ.
0: Kí ló
3: Apẹtẹ Arijó ni mo wà.
0: Kí ló kọ yín?
3: Àmì ni àwọn òkè Ayọ̀bami Bísà lórúkọ mi.
0: Ẹ ti jẹ káàsì ẹ gan o.
3: Àmì ti jẹ kan mo fúnṣe ẹbẹrẹ ní o.
0: Ẹsẹ̀ ẹbẹrẹ ní
3: pẹ́. Nọ́mbà kan fún mi. Nọ́mbà tí wọ́n fún mi mo kàn ń pè sórí ẹ ní ìmọ̀ sísẹ̀mù ẹ̀bẹ̀ tí wọ́n ti wá kọ́ mi
0: sí. Congratulations.
3: Mo ti tá 5,500 naira láàárọ̀ yìí. Mo bá tẹ wọ́n ti jẹ́.
0: Congratulations. Ẹ ti jẹ 25,000.
3: Thank God.
0: Bẹ́ẹ̀ ni customer care wa máa pè yín bówo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́ bí nǹkan ṣe rí nìyẹn nípa ti Bruno Guimaraes 20% yẹn ni ó ń ká Newcastle lápẹ́ 77 million pounds tó fẹ́ gbà lọ́wọ́ Arsenal ní ìsìn pẹ̀lú àdán sí ní o owó yẹn gẹ́gẹ́ tó bá máa yọ 20% ńbẹ̀ ṣé ń jì ọjà ti bàjẹ́ nípa ti káwọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nípa ti àmì mẹ́wàá àbí nípa ti 10 points tí wọ́n yọ nínú àmì àbí nípa ti 10 million tán ní kí Chelsea san gẹ́gẹ́ bí fine wípé ní àwọn deal tí Chelsea ti ṣe sẹ́yìn lábẹ́ ìṣàkóso Roman Abramovich wọ́n sanwó fún àwọn unregistered agent kì í ṣe pé FIFA lòdì sí láti sanwó fún agent o tó bá bófin mu ṣùgbọ́n àwọn unregistered agent àwọn agent tí ò lákọọ́lẹ̀ pẹ̀lú àjọ FIFA kó tó lè di registered agent ó ṣe exam ó pass ó gba sabuké báyìí kó wọ́n ní àwọn unregistered agent ni Chelsea ń sanwó fún in tó mú yàwá fún Chelsea nìyẹn pé ṣùgbọ́n tó ran Chelsea lọ́wọ́ ni pé ẹ̀jẹ̀ jẹ́ mọ̀ pé ìjìyà tí Chelsea ṣe gangan 15 points ni wọ́n bá yọ nínú àmì Chelsea 15 points wọ́n yọ ọ́ lẹ̀ minus 15 ó ní ìbàjẹ́ káwá ni wọ́n ti dá ẹjọ́ yẹn ti pẹ́ náà ni wọ́n ti yọ láti sáàyè tí relegation awolọ́nu ṣùgbọ́n ìdí tí ò jẹ́ kí wọ́n yọ 15 points yẹn ni pé bí àwọn tó tẹ́wọ́ gba ìṣàkóso lásìkò ìṣe débẹ̀ tí wọ́n rí gbogbo fáìlì yẹn pé wàhálà lélẹ́yìí fúnra wọn náà pé ẹ fẹ́ pé àwa ti bá èso lórí síìtì o ẹ dákun kó mọ́ lọ dípẹ́ padà ìdí nìyẹn tó fi jẹ́ pé ó máa ń wọ̀n ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn gbà wọ́n dá ẹjọ́ £10 million tí wọ́n dẹ̀ ní Chelsea ò ní gbé ọmọ fún odidi transfer window méjì ṣùgbọ́n wọ́n suspend yẹn di 2027 June 30 pé tí Chelsea bá tún ṣe irú ẹ̀ wọ́n fi ya ẹ̀jẹ̀ wọn wọ́n wá fún Chelsea ní wọ́n yọ Chelsea ní 6 points nínú ẹjọ́ tí wọ́n ṣẹ̀ dá wọn ṣùgbọ́n Chelsea wá appeal 6 points yẹn nínú ẹjọ́ ìjìyà tí wọ́n kà kalẹ̀ wọ́n wá tì yẹn fún wọn pé ẹ gbójú fún wọn kì í ṣe pé àwa lẹ́yìn a lọ fokùn sí Chelsea lọ́rùn Chelsea ló jẹ́wọ́ ara ẹ̀ pé tọ̀ àwọn tó lọ ìṣàkóso Roman Abramovich ti dá wàhálà lẹ̀ ìyẹn ení ẹlẹ́ẹ̀kejì òun náà ni ti Mihailo Modric agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea ọ̀pọ̀lọpọ̀ ni a ń pè wá pé káàsì ló dájọ́ wípé Mihailo Modric o kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án èmi láyọ̀ láti sọ fún yín pé in tó kan káàsì nínú ẹjọ́ Mihailo Modric ojú pé ó àpíì ìjìyà tí wọ́n dá fún un lọ ní 2024 àti 2024 náà kọ́ ni pé odidi ọdún mẹ́rin pé kò gbọdọ̀ dá sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nígbà tóun gan admit pé òun lo oògùn ile ti won fi esun kan yen won pe eroja yen eroja to lo won pe ni medonium o wa nu oni eroja to kun ogun to lo eroja yen won ma nlo lati je pe teyan ba fe se wahala to ba lo to fi ko gbogbo iyanrin ti pa mewa o ni mo pe ko nkan kan o ni won kefin ninu ayewo ti a se fun mi a lo modric nigbati won se kini ohun fun won ni ki se pe kini ohun awon elere idaraja yi lo sugbon o ni odi won to gbudo wa ninu ogun ti ninu awon eroja ogun yen pe o ni odi won medonium yen to gbudo je ninu ogun ti si elere idaraja ba fe lo ogun yen eroja yin won ke fi ninu ayewo ton se fun mi a lo modric o na ni o koya ba agba bolu sugbon nkan to je ki reduction wa ninu to sele ki se pe kasi ni won ni mi a lo modric o ninu odun merin tan lo jiya o ti jo odun meji o da na e fi meji yoku ya ki se be o ta ba so nipa wada ta so yi ta ba so nipa world anti doping

0: Àmì lórúkọ Jésù yóò rí bẹ́ẹ̀ sẹ́yìn
1: náà. Àmì o. Hello. Hello. Wọ́n ti kúrò ńbẹ. Hello. Ọ̀rà à ń tẹ̀síwájú lórí ètò ẹ̀. Ẹ jẹ́ kán máa pè wọlé ká máa gbé. Hello.
0: Ẹ̀rọ lẹ́gbà.
1: Yes sir.
0: Balọ̀lànjà.
1: Yes sir.
0: Ẹ lọ fún ẹjọ́ ìjẹ́jọ́.
1: Ẹ ṣé o.
0: Àmì sí i lọ.
1: Ẹ gbádùn ọmọ yẹn náà, ọmọ yẹn ṣe dáadáa.
0: Agbádùn
1: agbádùn agbádùn. Ní wọ́n ṣe lọ náà títí láíláí kọ́ lọ jẹ́ àṣẹ pẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣí sá.
0: Àárẹ̀ ni iye ló pẹ̀.
1: Àmì èmi.
0: Ọ̀gbẹ́ni iye ọmọ jọ̀dájì
1: mi.
0: Ẹ bọ̀ pé àwàdà kẹ́sìrì ní gbogbo àwọn olóṣèlú Nàìjíríà máa ń ṣe. Ohun tí ó bá rọ̀ wà lọ́rùn rọrùn ní ṣe. Ohun tí ó ṣe àwọn lọ́rùn tó yẹ pé ní ọmọ wúlò fáwọn làwọn mọ̀ ṣe. Ẹ mọ̀ pé wọ́n ṣe òfin jẹ́ pé ẹ bá ti lo wà ní ilé ìjọba fún 4 years. O lè lẹ́tọ̀ sí kó máa gba owó lọ títí tí ó fi kú. Ẹ wá wo ẹni tó wú tó ṣe ìjọba fún 35 years.
1: Kó tó rí owó yẹn gbà ẹlòmíì ó ti dé kóòtò.
0: Bó ṣe rí nù bàbá.
1: N tó jẹ́ pé tó bá ti ń drop lẹ́tà báyìí ló yẹ kó gbá ìmìdélé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn gratuity.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tún ṣe ẹ lọ máa lọ́bì ni lẹ máa lọ́kòkó.
0: Bọ́dọ̀ tí wọn ò lé tẹ̀tì.
1: Kò lè tẹ̀tì pápápá ni. Kán tó kù ni wọ́n á ti approve ẹ̀. Ẹ ṣe sà, ẹ ṣe ọmọ jádàdì.
0: Àwọn olóṣèlú ò lè ṣe òfin.
1: Kí la wá jókòó tì.
0: Bẹ́ẹ̀ni kí la jókòó tì. Ó túmọ̀ sí pé òfin tó wà nílẹ̀ láti 1999 yìí ó dàbí pé ó pé àwọn olóṣèlú yìí pé wọ́n ó gbọ́ ọ̀ṣọ̀mùsọ́dọ̀ tí wọ́n tó jẹ́ kẹ́fẹ́ change ẹ̀.
1: Ìyẹn náà kò sí tó mú wọn tó bá apply rẹ̀ náà bàbá kò sí tó mú wọn ṣàmúlò rẹ̀ ni wọ́n kàn ṣe tó wù wọn ni. Wọ́n ṣe tó wù wọn ni.
0: Nígbà tó náà bá dé ní ìsìn yìí. Àárín wo ni tó. Nígbà láàrin wo bá tó. Ẹ rí bá padà gbádùn.
1: Àmì ẹ ṣe gan.
0: Ẹ ṣe ọmọ jọ̀dádì.
1: Ẹ ṣe ọmọ jọ̀dádì. Hello. Hello. Àwọn. Hello.
2: Hello.
1: Hello sir.
2: Ẹ kú iṣẹ́ o.
1: Dr. Kọ́yì.
2: Ọmọ òwe Ayílábúgo láti Lánlátẹ̀.
1: Ẹ ṣe bàbá mi.
2: Orí bá bàjẹ́. Gbogbo ẹgbẹ́ ti bàjẹ́.
1: Orí sílẹ̀ jagan ti bàjẹ́.
2: Bẹ́ẹ̀ni. Now, ṣe rí kí ètò àwọn adájọ́, ètò àwọn ìdájọ́ wa tí ò bá dájú. Kò sọ́gbọ́n.
1: Kò sí ọgbọ́n.
2: Láàrin ìdájọ́. Now, aláṣẹ ni ó yan adájọ́. Aláṣẹ ni ó fún lówó. Aláṣẹ ni ó kọ́lé fún wọn.
1: Òní ó yan ti INEC tí wọ́n ń pè ní independent.
2: Èlò sí ìdájọ́ òdodo. Ẹ̀rọ tí wọ́n ti ń lo ìdájọ́ òdodo. Tó fún bá mú àkílódé tọ́jẹ́ tó ti kúrò níjọba. Wọ́n kún fòfin mu.
1: Àbí.
2: Wọ́n bá pé ó jẹ tàbí tí wọ́n
1: ń lo àìsàn. Wọ́n fi sẹ́wọ̀n.
2: Ṣé o torí pé wọ́n òfin dájú àwọn ohun tó ń ṣòfin wọ́n dájú. Ìyẹn náà kejì. Adájọ́ ó mélòó lẹ́fi tó rí sáìn tó bínú pé òfin tó ń dá wọ́n kún dá tàbí wọn ò tẹ̀lé. Mélòó lẹ rí.
1: Kò sí o. Gbogbo ọ̀gá tà ní.
2: Adájọ́ Supreme tó dájọ́ pé kán máa sáré fún local government. Nígbà tí wọn ò tẹ̀lé ìjọ resign.
1: Kò resign o.
2: Láti fẹ̀ oní rẹ̀.
1: A lóun ti ṣe tòun
2: nìyẹn. Mo tó wà lóko ọ̀dẹ́nà kejì. Yarí ẹni tó wà nípò bíi gómìnà tó jẹ́ pé wọ́n á dájọ́ fún un. Kò wá tẹ̀lá ṣe yẹn. Àwọn aráàlú náà wá ní ìdájọ́ yìí o. Ó sì yẹn márùn-ún mẹ́fà. Ìpètò ẹja gbé pílákàdì fún tí wọ́n ṣe yìí ó mọ iná náà.
1: Àbí.
2: Then èyí tó wá lájà jù. Kò yẹ kí nǹkan tó ń jẹ́ immunity wà. Ọlọ́run ló ní immunity.
1: Ọlọ́run ni ò ṣe é mú.
2: Immunity bá ti wà. Àṣegbé ní jẹ́ immunity.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run sì ló ń lọ bá adájọ́. Adájọ́ méjì ti wà ni. Dáìfà méjì ti ń wa kọ̀ọ̀kan náà ni ni. Wọ́n dájọ́ fún mi. Immunity ni ò lè mú mi. Tó o kí ni wọ́n á nìtumọ̀ ẹjọ́
1: tó dá ẹ. Ẹjọ́ tí wọ́n dá.
2: Níbi àwọn ìlú tí wọ́n ti ń lo ìdájọ́ gidi. Àwọn kan yóò ṣẹlẹ̀ àkọ́kọ́. Àwọn adájọ́ wọn ò ní òmìnira. Ẹ̀ẹ̀kejì òfin owó ti sọ pé wọ́n bá ti ṣòfin fún o. Wọ́n dájọ́ fún o. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ máa rí. Ṣé mo tẹ̀ fojú rẹ kàn? Kí ló dé tàn ní ẹ̀ka ìdájọ́ mẹ́ta? High Court, Appeal, Supreme. Kí ló dé? Méjì ti tó. Tọ́ bá dájọ́ àkọ́. Àwọn ògbó dá àwọn ọ̀jọ̀gbọ́n. Àwọn adájọ́ gbi ló àbẹ̀. Ẹ̀ẹ̀kejì ti tó.
1: Àbí
2: o. Ẹ̀ẹ́ tí ò bá nígbà ní ògbà. ogun ogun nkan si nko justice delay nkan
1: justice denied
2: se ba ti pe lori ejo nkan ni owo
1: alaji alaji doctor ke to lo sa e ti so nkan kan e lori leja ti baje
2: be ni
1: e jo se nko ba ile sele laye obasanjo to ti etun jalagbada ngba se
2: o le sele rara
1: iru gomina yen won ati gbe jan to ti won ayeye bi
2: e wo gbese kan ti won gbe ngba yen o di ti ig e wo fi uko to
1: ta fa balogun abi kino iboda yen la won je
2: won wo nile
1: alamesia nko
2: alamesia be ni e wa wo ninu awon kan idajo wa ti an so yi na nsin e ri pe gbogbo ofin ton ko yi ko e ko ye ki atunse tu a pelu ofin wa ohun lo awon to an ko lo yin fo kun yen fifo yi so fi temi se mi ati jo se
1: e wa wo ye trillions an ti wesin lori awon chambers mejeji lati joy e wo ye trillions ki no nse nbe
2: e ni bo ni we ofin yen ti wa gan bo ta wa la se ki mi ati la jo se
1: awon na wo se nkan won
2: en ka gbe ogede loja won la se won ogbon ogun eni kan wa ko billion je won ni o lo ja 300 million
1: le opada ninu billions
2: owo yen
1: ah olo
2: idajo ewu ofin
1: re se bi gbogbo e lo ye kan gba lowo e kan tun wa se tun fi aje
2: even gan ko tun je ko ma lo owo yen be malamis won ni o gbese le e tun ri ni o gbese le
1: o
2: e tun ri won yen ko
1: o ya nlenu
2: eni kan ba gbe gbe biscuit ke adajo ti dajo fun pe lo le won ojo mewa ni ilu kan ni nidako le idajo kan sele enikan jale nigba to jale gbugba adajo won ti wa gbugbo won wa fe dajo ofin won si so be lo so eni to wa jagaje wa ni ti eni yi be to igbale won ri pe bi lo pa won gbugba to an court ni be da won je ti
1: be ni tore awon na fe bi pa
2: won lawon la fe bi pa to ba le nkan si le wa nle ti bi o ma pa se ko le tun ba gbin abi o ni family abi o si joba yeje mo won da eni sile
1: won da le
2: mo tun jo fun niyan
1: e se baba
2: won ni sin yen na e fe wo kan sin te ba nlo sin oko ti gbogbo ta ba kan won lo lopo oda suv yo koja lo won ni da ri won ju o si
1: iba
2: o fe o lele
1: ko ye mi o
2: Kolonsa
1: nu wa ni. Ese Alaji. Ese gan sir. Thank you so much sir. Ese mo appreciate yin pupo sir. Hey, hello nso wa lorilede Nigeria. Hello.
0: Hello.
1: Hello sir.
0: Eku eto.
1: Eto ni Olorun lo nto.
0: Olorun ni ba yo nje lawo Olorun.
1: Ami ati eyin na sir ki lo ko yin
0: bu le ti pe wa. Ati mo ajo Olorun to gbon gbagbara lati Sokan.
1: O gbon ju agbara lo lati Sokan to si wa nbi mo gbo yin sir o.
0: Bẹ́ẹ̀ sá, ẹ jọ̀ọ́ béèrè kan tí mo ti ẹ̀fẹ́ béèrè.
1: Yes sir.
0: Ni pé ṣé irú president yun kò lágbára ńgbà táwọn adájọ́ tí wọ́n ti dájọ́ fáwọn irú gómìnà yẹn pé nǹkan báyìí báyìí lọ́ da tó lè rọ àwọn aráàlú lọ́rùn. Kò sí agbára fún president láti ẹ̀ ti jẹ́ pé ńgbà táwọn ti da òfin irú tí mo tẹ̀lé òfin. Kí president náà tiẹ̀ lágbára tiẹ̀ bó tiẹ̀ jẹ́ méjì Edabelun
1: president lagbara ṣugbọn o ṣelu pe ki n le wole lodun to nbo ti nbo ti nbo n ko je ki won le se n to ye kan won ma n to ye kan se won mo dada ebe benu iru eni ti o se nkan to ye benu kan ma fun lowo mo ni abi
0: mo fi gba
1: kan abi kowo ma lo sodo local government ara ta ngba alaga ba rowo la kan ti e ki gomina se wa lo gba lowo
0: olóòní ìjọrọ yẹn ó dàrú
1: ọmọ
0: jáde ẹ ti dá ogún ẹkọ olóòní ìjọrọ yẹn ó dàrú ẹsẹ yìí ò ní jóná ní sísí.
1: Àmì bàbá ẹ ṣeun
0: ẹ
1: ṣe gan ni. Hello.
3: Bẹ́ẹ̀ni Babalanga.
1: Yes sir, ẹ káàsán sá o.
3: Ẹ káàsán Adésínà Àlàdé alájà láti Adéhùn.
1: Mo ń gbọ́ ẹ̀sà bàbá látàdé o. Ami.
3: Báwo ni kò ní jọ bá àgbà lọ́wọ́ Ọlọ́run?
1: Ami bàbá.
3: Ẹ̀yin ò gbígbà tó mo lò gbọ̀gbọ̀ ni fún bá ti ń gbádùn ní.
1: Ẹ ṣe sá.
3: Ẹ̀yin wọ́n ti gbà kọ̀ọ̀kan.
1: Ami bàbá. Hello. Kí ni ẹ ń kú ṣe bákan bàbá ẹ má bínú? Hello. Hello. Hello.
0: Bẹ̀rẹ̀ ní ìgbà.
1: Yes sir.
0: Ẹ dákun wọ́n gbàgbé lẹ́ẹ̀kan gbà mọ́ pé.
1: ta lo n
2: pe ri ofin wa Nigeria yi
1: ta lo n soro sa
2: owo president lo wa se ba se ofin to wa ye pe si are supreme lo ba dajo pejo si ti se ko kele pe won lo se ko ba ye ko won se ki president ba ko ki o ba se ti niyan immunity or no immunity to mu awon governors tabi to mu awon to ba je kini o ye ki government I mean ki joba apapo ki won gona ki won ki je ki governor mo mo ko tele ofin
1: abi
2: ti won ba to bi president ba ko si ki se pe ke yen o ni ki o mo wole second term abi o mo di nkan
1: ba won se ma ba won se ma ronu yato awon ma wo pa wo gona lenu nbe gona ka to le yo bere fun eto yo bebe fun ibo ni
2: o bebe fun kini ewo ijo kan ti o ba se jo dangba kan se ngba yan ba se jo ni udi o lo ni won lo pa se ki won lo ko clear gbogbo ke ngba ta won oro si awon eyan bu si ba gbe ngba na o iru awa o se yan gan yu president na le se na o
1: o
2: ko gbogbo je gbogbo ofin to ba je ko ni ko won tele constitution yen bo e si so ki won ato ofin ko mo lowo ko mu me kun ni iru yaya bello to na n se kini ki se da ti gbe ba ejo na se to ye ko ni di ya ko sa ni minute mo ye se ko ejo won ti se le fun kan
1: o se
2: to ati awon be be lo o se lu na o ye ni awon mo ti je ba ti mo se lu ko nbe oju omo se o se lu ni nba je o ko me deji ta de jo lati ala ta
1: ye e se sa mo ranti hello hello
4: hello
1: hello sir
4: e ka san e to
1: yes sir
4: I saw e boda u ka papa san jo ko mo gbagbere
1: ah
4: e ri to poju tinubu gan ri nba eni
1: abi o ti o fun lowo
4: amoye demand
1: ti o fun lowo
4: ah nbo amoye demand o so fun mo nigeria ko lo gba wa ni o
1: e se o baba mi
4: abi wa mi lo so lati wa sin ikire
1: lati wa sin mi ni ilu ikire ah oro baba o ba san jo e lo tun mu mi ranti laye igba ta won kan se aruku shanka ti won fi le oba wa kabiyesi ni isin ko lori ipo ngba supreme court da pada won baba obasanjo so wi pe tori pa won gan lowo ninu bo se yo ladoja won tele ofin yen sugbon ni isin a kan sha nse bo te hello
2: hello ma kweto
1: oh boda aziz
2: ambale aziz ni e ku jo meta ipele so e kaabo
1: yes sir thank you sir
2: seri suru ta ni galara ilu seri tijo egba tijo ba kan ba se n toto awon ara la ko kenu o pe awon n ti ba ize ni o ayo ba je de yin so ye ayo ba je de yin le so ye ko se ti o pa lodo wa gan pe iro awon ota ile bi mu awon gan ta ma pa lo gba na ko to ba se e mota re to be ba ku nbe ko ta re lo tun mo na
1: abi o
2: nise oba je te so nisin ani o gbo pelu 16 billion je bi soro na ti wo ko le
1: abi
2: abi na yin to lati join
1: inoke
2: billion dollar
1: inoke but this is am bon
2: ta ba be le ri
1: e
2: ba be be nisin o so ko fun o gbon kan da ko lo bi ri awon kan ko yoku mo aba wa ni eko nbe ti e dajo fun ju ore to lo se won se ba to lo fa so padi e ni ndo ma de ta de lewo london you dey for padi e
1: o lagbara
2: se ba ta wo lo se ba ti ri te be se ri nu se ba ti adam o si omo le to bo bi kan ba e wi tin ta de lu jona to lo po lohun pe ti o si omo le ni a ti bo wa jo po ni kawe na wa mo po be so awe iku na do po ni awe en be si so so si ri
1: eh ogao
2: ebo ti pe so lo se lu o na ya lo wa bi 2 million bi 5 million o ya lo gbo bere na pe pele
1: la ma fi se nkan
2: nbe pe o tuwe pe pe nu o ni bata wara alu gan ta ba ri wa baje ta ba ko nigba ti iru are nsin bi e se dajo supreme court ti ba lo fe lu agbara awon tan awara da lati ma pare pe ti ma se woli
1: be ni pe ngba won ti so mo egbe kan na
2: ngba won so mo egbe re ni
1: awon mo egbe re gan si po nu awon ti won te lofin
2: se ba ti je pe ni jacky e awon ile igbo asofin ile ko pada turo pada lo si ile igbo asofin to lo sofin mi
1: abi o jacky ko
2: to wa npe to wa bi jack account e ni pe owo to ba ti de dodo state ye awon ni won mo le se lori
1: awon ni won ma pin
2: ya ma pin ti won ba ti lo mu ye ko me e pe ni se emi mi so ba oye gan pe to ba se jo pe joba apapo gan tabo fi wa gan so wi pe komo se be o ye ki gomina to ba ko mo tin se
1: abi
2: ko fun eni autonomy ye lodo ti e
1: abi
2: ori ara ilu ti e
1: ki ilu re le ki ilu re le dagba soke
2: ki ilu re le dagba soke ewe ko be se ko gba e now
1: abi o
2: igba ti ri pe ko gba agbara won o ka ni 20 local government won so the position something
1: abi
2: won se mo be se pin wo won fun won
1: pe won pin development idagbasoke si n waye nbe dada
2: won dagbasoke ilu ni won do ri bara ilu na mo je nfe te be le so ju ni se o yo pa ni mo se se lu awon nu ibi da iwe mo fi fi odo iwe
1: odo ti wa
2: olo lo da wa be
1: eh ale o ya da la e ti goke odo nti
2: o ni ibi to ju wa mo fi be nwe e ba wa bodo se da wa ni ka wa gbo mo ko wo je awon yen wa nbe lo ni
1: eh se jare oko Aziz e je ka gba ipe yo kan pere si ka kuro nbe hello hello.
5: Beraminga.
1: Yes, sir.
5: Emma Carson.
1: E Carson, sir.
5: Comrade Mbakare ni.
1: Yes, sir.
5: Mo ki brother Mbale Aziz lati America.
1: Yes, sir. E se o.
5: Abula Kaye.
1: Hmm.
5: Eyin o ni ku ogbon.
1: Yes, sir.
5: Deri Jack yen lakuna ni.
1: Hmm.
5: Lakuna la ni.
1: Kini je lakuna o abi lakuku la la le fe so?
5: Lakuna ni se ri nton benbe ni pe joint account allocation committee ni keni e so ti state o gba so ngba ti supreme court da chema o ye won o mu fu yen kuro nbe ko wo le lo directly the local government ṣugbọn ngba to je pe ebo bonke lode yi
1: eh ti dami lohun lakuna kini nje lakuna se jaki
5: se
1: jaki lo nje lakuna
5: alafo
1: eh se soro
5: mo ni joint account allocation committee lo npe
1: eh so wa ni lakuna
5: eni en to je ni pe alafo to wa ti o je ki oro eh supreme court o sise
1: ka pe lakude
5: bo ti je niyan yen ni do ba dada
1: dada e se gan
5: so n to sele niyan
1: thank you sir
5: se wa wo ka wa si da si ko yi pe owo lo de ibi ti mo ba wu mi mo le na si ngba to ba ya on ka lu ko je yin ise re ita wa mo niyan
1: e se sir
5: lo dara fun yin o
1: ami o ya fin ajala dokas e se gan pupo ma e se gan e se awon na so ipe awa eyan ni ka o se kini o ka gbianju lati se normal olorun a ran wa lowo e se gan ni god bless you ah
6: oya rada oya oya oya oya ka jo bujo o gbe ni ba mo ri asiko wa gbalu
1: ni o thank you my super producer
6: oya ka jo bujo
7: oya
6: oya oya oya ka jo bujo
1: on empty space yen ni alafo the gap yen ni won pe nlakuna to yato si lakukulala

Ìbàdàn. Ìyẹn ṣe ìfárá fẹ́tọ̀ wà ò nínú. Wípé ká ṣàgbélé ayé ká ṣe rere. Nta bá ṣe ńlá yóò sọ. Lẹ́yìn wa àbẹ̀sẹ̀ Olúbàdàn olóyè Lékan Alábí àwọn ti bọ́ lẹ́nu ọkọ̀ ní ọ̀sán yìí o.

àpapọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbò. Ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbe ti pàdé Bethel Mountain along Adé. Báyọ̀ ìdí Ayọ̀rẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08.

pọ̀ kò síjà kò sásọ̀ nítorí òótọ́ ọnú orúkọ wa. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wa ó sọ wá dọ̀rẹ́ yín ó sì sọ wá di dókítà yín. Lọ́nà ti ìbílẹ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa ìwòsàn ìbílẹ̀ àwọn bàbá wa ti ṣe láyé àti ìbílẹ̀ ó wá jẹ́ kó tàwọn ọyọ̀ pátápátá gbáà ni. Ìwòsàn lọ́nà ti ìbílẹ̀ ewé àti egbò pọ́nbélé níṣẹ́ wa o. Ṣé ẹ gbàgbé wípé ọ́fíìsì wa wà ní Opposite People's Girls Grammar school lẹ́yìn ilé bàbá Adédìbú Mọ̀lété Nìbàdàn. Ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ná 070-182-11111 àbí 080-3388-1008 làwọn nọ́mbà tẹ́ fi lè pè wá. Ẹ jẹ́ kí n sáré sọ bí méjì mẹ́ta nínú àwọn àìsàn tó sábà máa ń dojú kọ àwọn èèyàn ilẹ̀ Áfíríkà. Alákọ̀ọ́kọ́ ni gbogbo wàhálà tó lè mú kí iṣan ara kó dí lójijì kó má sì jẹ́ kí ẹ̀jẹ̀ ó ráyè kọjá sáwọn ibi tó yẹ kó kọjá sí. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́. Tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni. Kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀? Ó ní àwọn àìsàn aromọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀ kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá. Bẹ́ẹ̀ bá wá ń se gbogbo tí mo sọ yìí náà nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́ iṣan wa nílò àmójútó. Tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́ tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú. Níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká lẹ máa gbọ́ làkúrò ègbé lẹ máa gbọ́ eéwo ńlá lẹ máa gbọ́ ẹ̀yìn romi ìbàdí èjìká orúnkún àti ọrùn ẹsẹ̀. Gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráyè. Gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́ ẹ̀jẹ̀ a máa dúdú yóò sì máa ní kòkòrò nínú ara.